0: Tɔɖɔmitɔ le mitogbenume, botogbenume kaka, boɖɔ FM 104.3 xoɖɔnu wɛkɛtɛ tɔkpatɔ, segbe lɔ si le mi ɖe, mitogbenu ɖokoɖokpo mitɔ le bi, mi me ɖo xɔa kuto tɔ le mi wɔ mia mitogbenume, mi me ka ɖo sraɖe me ɖo be ɖe to me fiɔ, mitogbenume bi, boɖɔ ayɔ hɔ, bo afɔ mi to ŋko kɔ, bo mina tokonu ma o. Ma a fɔ bɔnɔ a fɔ to gbɔkɔ le yɔ tokunu ma o ena tsi ma lɔ kpa debo ŋu ɖo kuto ni yɔɛ bo sɔ keze me yɔ bita lɔ tɔmɛ bo bi yɔ kpɔndɔ mi tsi lele tsoro tɔn ni yi wa david ahɔhɛ ewɔ yi me ɖo mɔ ŋtsi sansan tiɛ mɛ kana to gbe nu aristide lɛ wɔ ɖo kpe ɖo egbe ewɔ ɖo kpekpekpe nu etɔn ɖo yɛ ewɔ mina gbɔ yɛ kan yi lɔ mi mɔ ɖɔ mɛ sɛ aristide wo yɛ ŋdo. O mero ko nya zande Aristide mero ko nu na yo Aristide
1: atoro
0: atongo
1: ki pa ko Aristide
0: ah to da vi je so me ja ve ato yi Aristide ene ato ene wa Aristide ma iji ni ne nugo Aristide Aristide me ki Aristide papo ene nugo ohun tó pẹ̀lú yẹmi ìṣẹ́ṣẹ́ tó bọ́dọ̀ mi tẹ́lẹ̀ lẹ́ àwàjíjẹ́ ẹyin dàpọ̀ ẹyin àwàjíjẹ́ dé ọ ẹni ọ ìrìnàdó nùnú kún làmì síẹ́sí ohun sí dágbé ìwé mi àbí ọ̀nà òpópó mi tán lẹ́ ọ̀bí ni mi rò pé tán tó ń òpópó mi tán lẹ́ bí ẹ pépé káwó mi tó gbẹ̀nú ẹ náà tó mi dé sú bọ̀ mi sọ́kẹ́ tán ní dèjì bó tó gbẹ̀nú yíme kóró hàn tó bọ́dọ̀ nù sáwẹ́ yìí àlókàmọ́dọ̀ sí kéọ́jì dótó mi dé ẹ̀mí dé à ẹ ò gbédé tó tó hú ẹ̀mí dé àlọ́ àha afọ́kásádá fọ́mi mi dé ro tàbí gàn kó ìfúláwò bókàrò tó dó mi wẹ̀ tó tó lẹ́ lọ́ mi tó gbénú mi dé sún títẹ̀ ń gbé tán bọ́dọ̀ mi tirẹ̀ mi lọ́ kó sẹ́kúlẹ̀ tẹ́ kó tán ló fi wà kúnà pẹ̀lú tán sí yìí kọ́mẹ̀ débi kúnà bá gbẹ́ yé mímẹ́ wé wẹ́ ká ló fi bá yí jọ̀nà lẹ́nu mi yẹ
1: lájẹ́rọ̀ tó gbẹ̀mí lè sọ́sí àbótó gbé tóró mi tọ́rẹ̀ bó tó gbé pépé gàwúdi mi dọ̀gbọ̀n yẹn ń pẹ́ tọ́rí bọ̀ ẹ̀rọ̀ ń dótó mi kẹ́rẹ́wẹ̀ yà mẹ́ alẹ́ yìí lọ́wọ́ bẹ̀rẹ̀ rẹ̀ bẹ̀ jìyà ń dótó nù wálé.

0: Ṣùgbọ́n wọ́n ti tètè lé jáde kúrò lára títí.
1: Àmọ́ yè ìyá òun yàtọ̀ sí gbẹ̀zẹ́ yẹ̀tọ̀ mẹ̀dán.
0: O nílò gbogbo èyí.
1: Àdókùdó ẹnilẹ́bí tán.
0: Ìtò nílò.
1: Nùwẹ́ sì wùdó àrò.
0: Oni bá yí ẹnì kejì rẹ̀ ó ṣe dára.
1: Ẹ wọ ìdéwé gan tó sì gbẹ̀zẹ́
0: ayọ̀gbọ̀n. Yóò ṣe fẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́.
1: Bí a fọ ẹ̀tọ́ náà lò tọ́dọ̀ yìí ṣe mẹ́ gbọ́n.
0: Tó ò bá dẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run.
1: A máa ká ṣe máa wò wá.
0: Ọ̀rọ̀ Ọlọ́run ti máa ń parí kó tó wọ ṣọ́ọ̀ṣì wa.
1: Máa wù kó kúrò ní ibla fún tẹ̀gbẹ̀gbẹ̀ tó wà níbi ọjọ́ ti pa mẹ́.
0: Èṣù ó ń tutù ẹ lọ́wọ́ nìyẹn. Ó ń tírẹ̀nì ẹ lọ́wọ́ fún ìwà burúkú tó fẹ́ lù ẹ fún nìyẹn.
1: Mẹ̀mọ́ kan tàn dé máa wù kó náà di ibla fún ọ̀wẹ̀ tí ó níwà tó ti pa mí o. Lẹ́gbàdùn ọ̀ntrẹ̀nùmọ́ náà wẹ̀wẹ̀ dẹ́dẹ́dẹ́dẹ́ wẹ̀ tó bọ̀ náà wá ìwé zanẹ́.
0: Torí tó o bá ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run mọ́nú ìjọ tó wà.
1: Bọ́ Wẹ̀ndé a máa fọ́nú wa náà tó a ṣe máa wù kó rà gùn dé mí adé o.
0: O ń fi àsìkò ẹ ṣòfò ni.
1: Àzẹ́ gan yín kó tó ẹlẹ́bìbó tó wà wá gùn
0: náà. Olú ò ní jẹ́ ká fi àsìkò wa ṣòfò.
1: Bẹ́ẹ̀ máa nà lọ́mọ mi náà zẹ́ gan yín kó mi tó wà wá gùn náà ronú kan tán.
0: Jọ̀wọ́.
1: Kẹ́ kílẹ̀.
0: Rí i dájú wípé.
1: Mọ tètè ń gbèdọ̀.
0: Kò sí mọ.
1: A ní kalẹ̀ fọ́tún.
0: Sapá.
1: Tẹ́pọ̀.
0: Láti mọ jẹ ká yẹ ẹlòmíràn ò bàjẹ́ látọ̀dọ̀ ẹ̀.
1: Bó ní anímọ̀ràn gbére bó ní mẹ́rẹ́ fọ́ sí gbẹ̀sá ní gbélé gbọ̀ngàn ẹ̀dá lé o.
0: Jésù sọ wípé.
1: Jésù rọ̀.
0: Kò lè ṣe kó n kọsẹ̀ ó mọ̀ dé.
1: Ẹ má sìgá gan máa jọbọ̀ afọ́kínú máa gan máa jọ wá.
0: Ó ní ṣùgbẹ́ẹ̀gbẹ́ ni fún ẹni tó ti paṣẹ rẹ̀ wá.
1: Édù àmọ́ di tàn ewé mẹ̀dẹ́ dalíwẹ̀ afọ́kínú ọjọ́ ni o.
0: Sọ òtítọ́ pẹ̀lú ìfẹ́.
1: Dọ̀nù gbọ́pọ́ tó ń wá yín yín pọ́.
0: Fún ẹnikẹ́ni tó rí pé ó ń ṣe búburú.
1: Númẹ̀dẹ́ búdi amọ̀dẹ́ ló yìnlá kan.
0: Má lọ rojú ẹ̀fẹ́ lómìíràn.
1: Má ìṣe kó tó ń dọ̀nù mẹ̀dẹ́ fò.
0: Tó bá dì í sínú.
1: Àbúlẹ́dọ̀ omi hàn.
0: O ìdènà mọ bá àdúrà ẹni.
1: Dẹ́tu ẹ nánú mọ àlìgbọ́nù.
0: Sórí gbogbo ojó tó ń jó yẹn.
1: Amọ̀wé dẹ́dú mọ mi àkọ́dọ̀.
0: Ọkàn ń ṣèyẹn dànù ni.
1: Adúlé nílẹ̀ bí iṣẹ́ wá kó ìgbẹ́kùn rẹ̀.
0: Toro o sin Ọlọ́run nínú ẹ̀mí.
1: Dó àsọ́sìn máa rò gbígbọ́ mẹ́.
0: O ń sin Ọlọ́run nípa ti ara àti.
1: Kánú sìn máa gun àgbàza dalẹ̀.
0: We call something keep malice.
1: Mìíràn yìlọ̀ nílò.
0: You are keeping malice.
1: Mìíràn yìlọ̀ nílò ẹ̀.
0: O ń di èèyàn sínú.
1: Yèmí ìrìnàzọ mẹ́tàn tó hàn mẹ́.
0: O sì
1: ìrìnàzọ
0: tó fẹ́ kádùn ẹ̀ ó gbà.
1: Mo akabarọ jẹ́mẹ̀dẹ́ dẹ̀tọ̀ ẹ̀ ní tẹ.
0: Má di ọkọ ẹ sínú mọ́.
1: Má sọ bla sútú ẹ̀ lọ́wọ́
0: mi. Má di ìyàwó ẹ sínú mọ́.
1: Má sọ bla sítú ẹ̀
0: lọ́wọ́ mi. Má di àwọn ọmọ ẹ sínú mọ́.
1: Má bla vilẹ̀ lọ́wọ́ mi.
0: Má rojọ́ wọn.
1: Má dọ̀ kó ẹ̀tọ́
0: pé. Má gbàdúrà fún wọn.
1: Nù dẹ o níwẹ̀ pò.
0: Ẹ sọ nínú ìdílé yín.
1: Mi dọ̀rọ̀ wẹ́n dọ́mi tọ́ mẹ́ fínẹ̀.
0: Torí wípé.
1: Do.
0: Gbogbo wa à ń manage ara wa ni.
1: Mí mẹ̀ bí sí àyíká mi ṣẹ́bọ̀ tó mi délẹ̀ yín.
0: Ọkùnrin àti obìnrin à ń manage ara wa ni. Kò sẹ́ni tó dára tó.
1: Mẹ́dẹ́ búyán ló mi
0: nẹ̀ á.
1: Lò máa wò sínú kun àyíká mi ṣẹ́bọ̀ tó mi délẹ̀ gan iná mọ́tọ̀ mọ́tọ̀.
0: Àwọn àrí àwọn nǹkan kankan nù wé mímọ́.
1: Mi á mọ̀ délẹ̀ dò wéwé mẹ́.
0: Èyí tó lágbára.
1: Dédò wúlọ.
0: Ṣùgbọ́n kí n tó débẹ̀ yẹn.
1: Àmọ̀tọ́
0: náà jẹ́ ìnira. Mo fẹ́ lò ṣẹ́jú méjì kékeré kan.
1: Ìjà ń za tẹ́jú wèrè.
0: Ọ̀pọ̀lọpọ̀ ló mọ́ náà bá àwọn ìránṣẹ́ Ọlọ́run.
1: Mẹ́sùn pọ́nú ìmọ̀ ìyẹ̀wé náà.
0: Ẹ gbàdúrà fún wa.
1: Mi kò dẹnu mi.
0: Ìránṣẹ́ Ọlọ́run ó dẹ gbàdúrà.
1: Ìyẹ̀wé náà ó dẹ ní.
0: Àdúrà ẹlòmíì ó gbà.
1: Gbọ̀mẹ́dẹ́ fọlẹ́ sí ni
0: náà yóò gbà.
1: Mẹ́rẹ́ fọlẹ́ tán.
0: Ṣùgbọ́n kò ní wá sí ìmọ̀ṣẹ́.
1: Àmọ́dé ó jẹ mọ́ àmọ́dé ọkọ̀ wa yẹ ọmọ ohun tó ń tọ̀.
0: Kí ló fà á?
1: Ẹ tẹ́wọ́ ẹ zọ.
0: Ìwọ tó o fẹ́ kí ìránṣẹ́ Ọlọ́run gbàdúrà fún ẹ.
1: Wẹ́mẹ̀dẹ́ bàrọ̀ yẹ̀wò náà ní kò dẹnu ẹ̀.
0: Kò fẹ́ lo orúkọ ara ẹ̀ fi gbàdúrà
1: o. Ẹ Jonathan yìí kó ẹ dé tó
0: tó kò dẹnu ẹ̀. Orúkọ
1: Yíkọ̀ Jésù tún ẹ Jonathan.
0: Tó bá ti lo orúkọ Jésù.
1: Ẹ ká sàn yíkọ̀
0: Jésù. Bó bá wu Jésù kò gbọ́.
1: Ẹ dúró Jésù wọn ní sè.
0: Bó bá wù kó mọ̀ gbọ́.
1: Ẹ má ka dúró Jésù ẹ náà sè á.
0: Ó dìpẹ́ndì lórí ọkàn.
1: Ẹ dé pa àyíká.
0: Ètò gbé wá.
1: Àyíká dẹ́mi àzọ́mọ wá.
0: Ṣùgbẹ́ lòmíràn wà.
1: Àmọ́ mẹ́rẹ́ fọlẹ́dẹ̀.
0: Wọ́n dá àdúrà tiẹ̀ léni.
1: Yèna sí ọ̀dẹ̀ tán gbé.
0: Ẹlòmíràn ó di ọ̀la.
1: Mẹ́rẹ́ fọlẹ́ tán ìsọ.
0: Tẹ́lòmíràn.
1: Mẹ́rẹ́ fọlẹ́.
0: Ó di oṣù kan.
1: Ẹ ìsun ló pọ́gùn.
0: Àdúrà ẹ ti gbà o.
1: Dẹ́tàn kò tiẹ̀ fi
0: lẹ. Wọ́n wá kó ṣàtúnṣe.
1: Yèwádùn bíbá lọ ní bílọ̀ fàjìrà dọ́ délẹ̀.
0: Ẹlòmíràn ó di ọdún kan.
1: Mẹ́dẹ́lẹ́ yìí kò ló pọ́gùn tó.
0: Àdúrà ẹ ti gbà o.
1: Dẹ́tàn kò tiẹ̀ mẹ́.
0: Ṣùgbọ́n kò ṣàtúnṣe.
1: Àmọ́ ẹ bílọ̀ fàjìrà
0: dọ́ wa. Ẹni tó fẹ́ lówó.
1: Mẹ́ja ń dọ́kọ́ ẹ.
0: Torí owó ló ń fẹ́ ní.
1: Gbọ́dọ̀ àkọ́ ẹ̀mí jáde.
0: Tó jẹ Jésù ní gbèsè ìdá mẹ́wàá àtọ̀ rẹ̀.
1: Kọ́ka du àkọ́ màdá òpó ní náà tán gbọ́dọ̀ Jésù.
0: Tí kì í ran iṣẹ́ Kristi lọ́wọ́.
1: Gbọ́kùnrin gún àlọ́nù àsọ Jésù tán.
0: Tí kì í san èso àkọ́kọ́ lọ́dún.
1: Gbọ́dọ̀ náà sún sí sáà sí sẹ́tí tán tán pé mi.
0: Tó jẹ́ jẹ́.
1: Mo dọ́pà.
0: Eje odun mewa wa lorun e.
1: O pa ko e o ton ro koton.
0: Eje odun marun wa lorun e.
1: O pa ko e atonton poroko ni.
0: Sugbon ko san.
1: E su wa.
0: O wa tun ni Jesu fun mi lowo.
1: O le ro Jesu ra mi kwebo.
0: Jesu a mo wo pe.
1: Jesu na pon ro.
0: E ti mo fun e tele.
1: Then now whether you.
0: O lo fun mi.
1: Akuku zanu mi a.
0: Iranse Olorun yo wa ma lu agogo edanu.
1: Bo ye gbe ran na ro ga to me zako ngbe we.
0: Awon kan wa gbo pe.
1: Mendele na wa se do.
0: Won gbadura fun o.
1: Ye kode ni me.
0: Adura yen. Tawon kan gba ti ti e gba o.
1: Demedele ton ti amo e ton che a.
0: Iye o fa oro buburu.
1: E lo he ho yin la kan de a.
0: Idile kokan lo ni nti won ti dakale.
1: O we joro kulopuo ko do ni e ko dote da yi.
0: Ti won jiye.
1: Bo iye na wa jiya.
0: Olorun mo je ajiya ni.
1: Bo ni e no ma oni ma ran mi ni jiya o e.
0: Ah. Oni ti emi ni esan.
1: Edu emi ton iwe ho su.
0: Emi o si gba esan.
1: Emi kan yi iwe ho su.
0: Baba baba e lo ba ise eyan kan je.
1: Grand papa ton e rien zo me de ton
0: pleda mi. Mama mama lori ogun mo shop edu mi.
1: Grand mama me de ton grand mama e ton e we di o boy di ndo boutique me de photo.
0: To fi ku ni topa.
1: Bo me o to ku lo topa do aki me.
0: Awon na sogun le lori.
1: Ye dewe wa boro mi.
0: Awon na gba isan si lara.
1: Ye dewe zi asan do mi.
0: Omo me wa lo nfe owo.
1: Bo vivie to wa re mi ro ko e ba we.
0: O gbodo kokon sa tun si oju ona.
1: Lo fa generally to ejiwe
0: abo gbo po no won gba esan titi dori iran kerin
1: abi e ma se bo kuro no mi na iwo wa su kakaje ku kan
0: ni ko ji abi iran se ijo to wa ti won so ti to fun e
1: ni ma tun me ni reason de glow ade be ma konu goda inu we a ma tun ne
0: se olorun wa iwa je letan ni
1: mu ma u mi to e lo wa in me ble to we a
0: o to ba se yo se ni
1: nu de jam bre na
0: e ti o ba de fe se yo fi le
1: e ma ka juro e na blow e na
0: titi eni pe ko ma dupe lowo
1: we to we nu ani fun ro pe do we
0: Saul oba
1: Saul akosu
0: itori iwa ta gbodo ni ni ka ma tun aye elomiran
1: a mo wa lo demi donado we no mi ni geno zo mi toto si gbe zamo jira
0: so lu oba so fun omo e
1: so lu akosu donu fitan
0: omo e jonathan
1: fitan jonathan
0: o ni nu bi mi si dafidi
1: e ro ko me no si mi do david
0: mo si ni lati pa
1: mu ka do na wi
0: ibi ki bi tan ba teri kan pa
1: ide bu demi fe o pe de hu hu
0: ni jonathan wa nda baba e lo
1: gbe jonathan si o baba e tono
0: okunrin o ye fun pipa
1: bo dawe lo ma ka je ka hu hu ne
0: bayi lo se
1: lewe ka blo si

0: fun iwo gangan
1: na were su
0: fun oko e
1: na su to e
0: fun iyawo e
1: na si to e
0: nigba te ti je nkankan
1: wene mi mako yin ti a
0: te ti ni lowo
1: wene mi mako do da lo me
0: a gba to wa nle iwe
1: wene adu azo me
0: e gbodo mo ranti
1: adu na no fli
0: gba to fe se gbe iyawo
1: wene ajo na wuli ya lo
0: Take it by si a opelope awon ranse
1: olo. Iwo mindo jemede pe dido me yawo na ton.
0: Oro po le ri yawo rere fe.
1: Hun gba ke na mo de mi na mu asu abi asi dagbere da.
0: Ti o ba da si.
1: Eh iru yawo na ma ke.
0: Awon bi yawo ti ko. Awon bi yawo ti ko.
1: O fa mi yan nu oton le ko gbe.
0: Awon bi oko ti ko.
1: Asu si mele gbe sin.
0: Wi pe ko si ni level awon.
1: Do jemede re mi kuno niveau emi ton o.
0: Iwe melo loka.
1: Mo azo me na bi akai.
0: O fe fi omo awon.
1: Bo ajavi eto dagbe.
0: O ni master.
1: Edo master.
0: O wa se bi si ranse
1: Olorun. Awaro ye ka wa se do ye gwenu enewe.
0: Emi omo belo mi seri. Iwe Samuel.
1: Ye do le merele ti do ame we Samuel itan.
0: 1 Samuel 19.
1: Premier Samuel 19.
0: Verse 4 to 5
1: ami kai. Verse 4 to 5.
2: Jonathan parla favorablement de David à Saül.
0: Yes.
2: Son père.
0: Yes.
2: Que le roi dit-il, ne commette pas un péché à l'égard de son serviteur David, car il n'en a point commis envers toi.
0: Yes.
2: Au contraire, il a agi pour ton bien. Il a exposé sa vie. Il a tué le Philistin et l'Éternel a opéré une grande délivrance pour tout Israël. Tu l'as vu et tu t'en es réjoui.
0: Yes.
2: Pourquoi pécherais-tu contre le sang innocent et ferais-tu sans raison mourir David?
0: Ese wo lo se te fe pa?
1: Ni la do de te ka wa to ti ba jan wi.
0: La duro ore to se fun ilu.
1: Na dagbe supo supo de dawe lo wa nu to o.
0: Ese wo lo se?
1: Ni la do te wa.
0: Te fi soro e ni buburu.
1: Mo mi duro ko to ndoro
0: ya. Te fi poruko eje.
1: Mo mi to yin ko
0: to yin. Te fi korajo.
1: Mo mi to be mi de pele.
0: Ogun tin ja awon eyan ni.
1: Awa iro mele fun wele de die.
0: Ogun ni fun baba
1: nu. Ki goru to mi to lo ti aga.
3: Wisdom of God in Christ Church ti Joseph Abiodun Polongo lagbaye lo fi tayo tayo pe wa si bi ajodun odun 27 ipago won todun 2026 e dara ko mu wa fun ajodun odun 27 ore ofe ati ipa ojo mefa lai legbe ijosi eko kiko to lagbara gbigba adura to rinle ati igbe aye iyipada ipa olorun pade akori todun ni itusile lalatowo olorun bẹ̀rẹ̀ lọ́jọ́ Tuesday ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún yìí di Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí bákan náà àwọn òjíṣẹ́ ọlọ́run adarí òṣìṣẹ́ àtàwọn tó gbàgbọ́ káàkiri àgbáyé ni yóò pàdé ní gbọ̀ngàn ńlá ti WGCC tó wà lọ́nà márosẹ̀ Sango Ìdíròkọ̀ Ayétoro ìlú Ìlàsà ìpínlẹ̀ Ògùn lórílẹ̀‐èdè Nàìjíríà ìpàdé òwúrọ̀ laago mẹ́jọ àbọ̀ òwúrọ̀ ìpàdé ọ̀sán laago mẹ́jọ àbọ̀ ọ̀sán ti àṣálẹ́ laago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ wá kí orí ipa orí ọ̀fẹ́ ọlọ́run ìtúsílẹ̀ láti òkè àti agbára ìwàsíbẹ̀ rẹ̀ má ṣe pàdánù àǹfààní ńlá tọdún yìí yóò láyọ̀ á tún mú ẹ̀rí wá lórúkọ Jésù ẹni tí ó máa wàásù ọ̀rọ̀ ọlọ́run ni Pastor Joseph Olúṣọlá Abiodun olùdásílẹ̀ àti olùdarí WGCC lágbàáyé àti Prophetess Ruth Abiodun àtàwọn ẹni àmúrò ọlọ́run míì Jésù lolúwa títí láyé.
0: Ogo ni fún bàbá lókè ọ̀rọ̀.
1: Gígo ọdún tó mi tọrọ di àga.
0: Ibi ni a fẹ́ parí sí.
1: Fíwẹ̀ mi náà dúró lọ tèlo.
0: Lórí rédíò.
1: Lò rádíò jí.
0: Torí àti agogo wa ti pé.
1: Lò gàn mi tán kò pé.
0: Bí o bá fẹ́.
1: Ìlú àbá o.
0: Tún gbọ́ ìwàásù tó jinlẹ̀.
1: Nalẹ̀ ṣe máa ò kóde sí so ọ.
0: Mọ̀ bọ̀ wá.
1: Wà bú.
0: A ní ìpàdé lọ́la.
1: Mi ló pélépélé dẹ̀ tán ló sọ.
0: Agogo méjìlá ọ̀sán.
1: Lò gàn wẹ́wẹ̀wẹ́ mẹ́tan.
0: Ní orí ìjọ.
1: Lò àgùnà.
0: Ìjọ wa.
1: Àgùnà.
0: Ètò wà ní sùúrù lérèdè ní
1: àpapa. Sùúrù lérèdè ìlú àpapa.
0: Église de sagesse de Dieu en Christ.
1: Église de sagesse de Dieu en Christ.
0: Ọmọ yín tó lúwa gbéwọ̀ tó ń bá yín sọ̀rọ̀.
1: Òbí mi tàn dé máa ò ṣe dọ́bẹ̀ rò kó rọ́nu mi wẹ̀ ọ.
0: Àwọn ọmọ wòlíì, ọmọ àpọ́sẹ̀lì.
1: Òbí wòlíì tàn.
0: Àwọn ọmọ olùdásílẹ̀.
1: Òbí fọ̀ndàtẹ̀ tàn.
0: Orúkọ ẹ̀ ni Apostle Joseph Olúwaṣọlá.
1: Joseph Olúwaṣọlá.
0: A Abiodun.
1: A point Abiodun.
0: Òun l'Olúwa gbé ìjọ náà lélẹ̀.
1: Ewé kúnnú ze àgbọn dá lọ mẹ́nà.
0: Ètò wà ní gbogbo àgbáyé
1: báyìí. Èdè òwe kẹ́zùn ẹni ọlẹ̀ bímẹ̀.
0: Yóò sì tójú báyẹ̀ lọ.
1: Ìnálẹ̀ fọ gbogbo àmọ́.
0: Ṣùgbọ́n gbọ́ o.
1: Àmọ́dò tó.
0: Lẹ́yìn ìpàdé ti ọ̀la láago méjìlá.
1: Dò pélépélé sọ̀tàn gúdò rògbà
0: wéwè mọ́. Sí aago méjì àbọ̀.
1: Jẹ̀gáwé àdáríyàn.
0: Ìdálejò lóyún ó tẹ̀lé.
1: Jóná sísí ọ̀nà pẹ̀dọ̀.
0: Tí a bá ti ṣèyí tán.
1: Ẹyin rọ̀ mí bílẹ̀ lọ fọwọ́.
0: Kò sí ìsìn ní gbogbo orí ẹ̀ka ìjọ wa.
1: Sísìn dé ràgúntà mi tán débùjíà.
0: Kò sí ìṣọ́ òru o.
1: Vẹ̀yẹ̀ tẹ de sun.
0: Ní kálafí.
1: Lò kálafíà.
0: Gbogbo èèyàn kó lọ múra fún ìpàgọ́ ni o.
1: Mẹ́lẹ́bí ní sọ̀nà convention.
0: Múra fún ìpàgọ́ ni o.
1: Sọ̀nà
0: convention. Ọjọ́ Sunday báyìí tá a bá ti parí tán.
1: Ṣẹ̀gbẹ̀ lédè jẹ́ ẹ̀nà mi
0: fọ́lẹ́ o. Àwọn tó fẹ́ gbéra ó ti mọ

0: tẹnu yìí ẹna tí ẹnu mi mi dọ tọ́jú ọ̀fi nọ tí ọ̀fi ẹni ọlẹ́nà yà zọ́mẹ̀ mi dọ tẹ́hún tẹ́hún tẹ́hún dẹ́dẹ́ẹ́ ẹ̀rọ dẹ́dẹ́ẹ́ àtànkù gọ́gọ́ mi nànú pọ́ gbóná pípé fi ẹni ọlẹ́ tó náà àdúkọ̀nù ńlọ tarẹ́ pínwẹ̀ dà yìí bọ̀ mama ènìyàn ẹ sọ́kú ọba bọ̀ wá sọ́kúrẹ́ náà fi mi tán lẹ́dà tẹ́jì fi gbọ́dọ̀ mama ènìyàn ẹyin mẹ́rọ pọ́ ló múná tọ́ ẹnu nánu fífẹ́ mi ló hayọ́tọ́ pa jí fi
1: mi lọ
0: ẹdẹ mẹ mi ní yàkọ́ ni wẹ́nu ẹ̀gán kú ọ yìí tán tààmú yàkọ́ nu mama ló kàn mẹ bọ̀ fi tán lẹ bí àzọ́ mẹ fitɔn le bi azɔ mi o ka kiwɛ a afɔkpa wɛ a o ka yɛ a bɔ mama o gbegbe yi na wa yi agbɔn lɛ o afijɛ ya wɛ kɔ dodo afijɛ yɛ lɛ mama ku tɛna to nu yi nu yi dɔn tɔnbo yi sasiɔn pɛrɛpɛrɛ na wa nu yi na du o yɛ yan ba ko a amɔ o gan yi a to lamɛ nu viɔlɛ bɔ viɔlɛ yi azɔ mɛ o ntokunu na du ko nu. Vie ni elle ka ile ye ro fi femini ni ka o yi back
1: a chenu fi femini
0: vie ni elle ka ye fi femini ka ka bo yi back bo ezo bo vie ni elle sato a eteyan so klen klen won e mo e gbe bo ko lo de do mi de yo ile sun le vo jo fun de me e vo a amisa de no yi yo nu e don de bu o madu etan yeno na gan me on e rentre jawe ba don mi on e re mi jijo mi sa bo do ko do buru akuru na opon yo no vide chite bo se nwe akuru do ndo ni blue so do alo me no mi bo mama mama yo nko ton die na to na ma ja lo wa e do yi bo en file na e do no vi no vi devo devo le no vi chele ewe son bo kan lo le me onu ese nu le nko ton le o mere bo tun so a ese dia e mi ke kan so utu o mi no wa dagbe ni o le ro mu kan ton a ho ma u na flame igbon apa na bi de ho apa na bi de we me bo n do pe donu no fi mi ton a kan ma edumo abo ina chakiwe no vi mi ton de voro fi ma yo yin che o chakiwe
1: e chenu ye
0: era chenu ye kaka novi mi ton devo level of feeding chakiro po eno yin agbale collect agoliga chakiro po era cheni bra cheni deji novi le novi mi ton devo ro fi mayo yin che o ponko novi devo ro fi o bono yin aye tobi landry agbata ena 5000 novi devo bonoyin komivi john towinu tokenu ena yo nkole gbo mi keke mi so kemi novi devo do fi bonoyin komivi john tọ́wínú ena 2125 novi devo mayo nche o ena chaki wo novi devo lofi mayo nche o ena 1050 novi devo eno elias marcel nasara ena cheni ena 2500 naruko nu
1: ena chenu ye
0: kaka
1: dona bati me ta itona ibadi me bo mi to pe nu do propo ye me bisese
2: a de la to pe ton we do e lo do lu me ro ona to nu a chia bo caro o no vileta e do no ti ti to ku ti do ye ni tempo bo nu nu a lo di si o blo a lo mi oni ma tun o bo to pe ton we nu ka e ko to to chi o vi no chi o vi le ta mi a de ro ti to ko ji on to pe ton we no vi de vole de so lẹ́ẹ̀dọ̀ kó dọ́dọ̀ náà jẹ́ bọ̀ ní òpin tán tó ń lò pọ̀lọpọ̀ mi tán lẹ́bi bí ẹ̀rọ mi bí ẹ̀ náà kó kàn tó.
0: ẹ̀nà ká jẹnu yé ẹ̀nà jẹnu yé káká ló dàgbé wà èdè zanzan tiyan dàgbé wà èdè zanzan tiyan máa wò pẹ̀lú tọ́

0: Mesafire.
1: O ti jẹ ìgbẹ́tọ́ gbòòrò súnú mẹ̀yàn ń mẹ̀ ẹwà ẹ̀nà fún gbòdónú ṣẹ̀pọ̀ mẹ́lẹ̀. Fíjọ ẹnukọ náà yún mi ọ̀nàkọ náà fún un ga. Yún lọ mọ̀dọ̀ yún lọ fí èké jù. Yé ma wọ̀ máa o tò pẹ́ tó pọ̀n bọ̀ yóò lọ ní ẹ̀dọ̀ pọ̀n wà mí ní ṣẹ̀kọ́ ẹ̀kọ́ pẹ́rẹ́pẹ́ náà ibi àyílẹ̀ ojú ló jẹ̀ bẹ́ẹ̀ jọ kọ́ mo bẹ jù fún wa wọn ọmọ rò pé gbẹbọ ìyẹmúlá yìí bẹẹ lọ àjọtọjú abẹ òkò òun bẹ òyìn ilé fún àwọn ènìyàn lẹgbẹ bẹẹ wọn ìṣùgbà sípò àsìkò èrò yìí bá fọjà yìí fún wa. Ní ìgò ayé ìtàn ló fi èdè mo yí wọn náà kọ mi sún ìtàn tó lẹ pín ọ̀nà òun ni lọ́rùn yìí wa. Mèrè máa wọn náà mèrè rà sán lé mẹ̀mẹ̀rẹ̀ òkúròkúrò dé náà báyìí kaka wọn náà yóò gbọ́jẹ́ gbódò tán ní. Mẹ̀lẹ́ nu ya gbẹ́tọ́ tẹ̀nu dé mọ̀nà pọ̀ mọ̀ sọ́run bí ọmọ náà yìí sọ́run tí bẹ́ẹ̀ sọ́run yán ni wù mẹ́ báyìí kaka wọn báyìí kò
0: yé
1: báyìí rà sán ní ọ̀nà. Ẹ tẹ́ pé fínkà àjíjọ sọ mọ́ ga ibi ìran ìgbìmọ̀ ẹran yàgà náà dùn nánú sí òsùn lọ sí wẹ̀ ẹran ṣe yóò kó inú tán fi inú ògùn ìgbìmọ̀ báyìí náà ògùn ìgbìmọ̀ ṣoṣo ògùn ìgbìmọ̀ fi pọ̀ ní kún ọ̀mẹ́lẹ̀ nínú tánfin nẹ̀ eyín lọ yẹ gbẹ́jọ́ kó go ìran ìlú gbélé ní bí ìwé bí sínú wọn ti kó lọ́lẹ̀ dé ó tán lọ kó dé ní wá ilẹ̀ mẹ́ ní yíra sí ìtàn ní fún ìtẹ́ka ìjọba oyún mi nígún ní nígbèdè pípọ̀ wọn náà wà nílé ìtẹ́ ìjọba kà mọ́ báyìí náà mi gbèdè mi ṣe dá yìí lọ́dọ̀ mọ́jú ni àánú sọ́yìn ẹ̀ o máa pọ́n lọ ó gbélé kó gbẹ̀mí máa yí gbẹgbẹ́ gbòdó lùgàlì ni làálù máa pọ́n lọ tu mọ́ mo máa pọ̀ mí lé náà sọ́dọ̀ ṣọ́ mọ̀ mí tán mẹ́ náà pọ̀ wẹ̀ àmọ́ sún lọ wọ́n sì rẹ̀
2: Mami,
0: where so about that, Susan? Yeah, Agọ̀jí ó dé arọ́tọ́ bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú agọ̀jí ájí.
1: Ẹ̀fẹ́ àgọ́jí mi wọ́n nínú lórí àgọ́jí jẹ́ ìwẹ̀ náà ló bá
0: yìí. Mo bá yìí dẹ́pẹ̀.
1: Ẹgbẹ́ ìdọ̀ mi lọ dé mọ́. Ẹyin bẹ́ẹ̀ mọ̀ mi lọ nínú àgọ́jí ó pọ́n dé ń lò yìí. Márùn-ún ti tèrè àwọn ẹ̀mú àdọ́mọ̀ gbá mi tó nánú ìgbọ́n rẹ̀ fún mi fún
0: Tell me, I don't do me kle un dele le wa kon to me dele
2: kuru yo lati no san to kuru we we
0: me no ko wa ble un mini yi me do kan no fon
3: ina
0: ah togla
3: ona
0: e a fon kon mi
3: awo mi fon mo mi le do gbejo ha dal a me ko na me tiro don
0: mi to pe
3: a mi le fon
0: e fon
3: don do agba o sabi
4: e igbe na we me po igbe na we
3: and they are not that we name it.
0: Before Gaji,
3: we don't do Baba Ji Dao de Pen.
0: PVP.
5: Hey, Ben me.
3: PVP, eh. Oh, yeah, Ji Dao, Pabriba.
0: Sando.
3: Oh, do we ask on all?
4: Merci beaucoup.
0: Goto wiyato. Edo koko wiyato ado goto wiyato.
4: Edo yi kwe na. Debu di ado gwono ple. Goto wiyato.
3: Ndambi akwa osabi.
4: Mi yi kwe na we.
3: Toma.
0: Ewa. Ewa.
3: Ewa.
4: Ewa.
3: Ndondo wa. Teknisyen ndondo mele bi wala.
0: Toma lako wa zanan te op. Yako sekpa.
3: Me jenu kami le ndondo me bi kuwa da yogu ho gbe
0: ere
3: e poro ero sun si gbe mo ko mo gba po ma di me
0: ero ka me ka se bo do
3: nye mo do fi bo le ko o na
0: so
3: go do lo kami to ji fi mo lo sun yon ti ta wa lo go sun no mo yon go ho do ma mi ko mo
0: e ado mo
3: so yon ti ta wa lo sun no mo yon go ho amo duro sun ton wa no mo yon do ti ta la pa ori o do ko eto ni baba eto do ko ta ya ton bo ti wo donc wo su do ko e na mo ti gba amo duro sun si ton mo mo yon awito ri duro de no ba me bo ro yi pe bo o ni pe ko mi do ko be o ku ko ton fami so re na se ton de we do me ne e no fe yi mo donc yon de do to ji ti bo ko se re e ni yon do ko won ne ma inde no se ton sun si mo ma so yin de no se yan si sun de no gbe hona si ton le tori ko me gbe o tu bi pe we
0: eyo
3: non de so no gbe hona asu ton tori o nde o tu no bi pe we donc oni sun lo ma do pera yi ma ga yan si ton ni bi
0: o we o cambia we
3: e dokun e dopon we ma pon ya dokun akwe no fidi we e to wa ta mehi bo pe de ka so mo ti se ton we je godo ni ma vivi e do fami ayi
0: ah fami no ha
3: eh e gbe na sun lo abi
0: eh
3: ne bo sun lo ma tan se ko fami tan wo je
0: we o ko ne ko itan ha
3: ah o itan o na
5: e no je we ne mo ta
0: o ko ne ko itan ha
3: o na
0: ga ho
3: e mi nyo na mi ke fe ni sun la ti nyo de bo ha ma gina e na yi fami le lo je we eh
0: e ya mo da lisa do e mi de
3: e lisa
0: hmm
3: ni wa do be se sun la sun la do ko de na bi nea
0: e te sun na blo nu kle won e ga ho bi
3: de sun na blo we ndo me su pa do ko do ni yure wo po ka ho se a hun ho me bi e ni ma mo ho de si nya we ni je wa pa mi ton le ni pa mi ton le ka do no e ji nya we ni bi nyon ni do debu ko ni ji ja ton ni bi nyon ni do debu
0: egbe a wa wa be to gla eyo
3: hello
0: no wa wa egbe
3: hello amo so ti yen so
0: lamlo mo run pe to a
4: bere pon
3: bere
0: eyo ka ho
3: la le momo e na ipe nya
0: eyo isade tele bi tele mi asu do nu run pe pe
5: eh o do po do de
0: e bi de bo do di jura si ton bo do ho na
5: sa
0: nu bo wa
4: o ko ni mi ni we bu kan
0: bo do ho he
4: e do ho he ni do
0: nani
4: mi yo asi ton bo ka ho bi e
0: eya o dagbo o bi asu ta nunu wa
2: mi bo ri jero bo ri samo ti mi na do ko si mi na to bo toro mi to na re benji na chen ye kakasia
0: o ti ra be lero ko do ro nu ti we ka me ka ho bi mi ma se ho me o bo mi na se pe to do fi na brando mi chele ko fi fe de le ti o e do nu sunu do kan de le me a nu e mi te chele do e mi de le o ko fi fe de le ti bo e do a e do nu yon nu yon nu he a voto de o PVP dogbon we emi na hand ni e ba blonu we gbe ya e ro ko ton me on so so e na blonu we jan we hun kode le ti nu mo go sinu menu yan nuro asande le gbe nu asumetan le o do so wa su o nu ato o araya
5: so
0: we da ka wa ya we ado suno tafu emi e tafu yu ya kode ya do ni le we won mi no yo kodo nu asumetan le o e dan ide lowo yan yan nu kon pe kho nu asutan gbere gbere